ẹgbà ìrànlọ́wọ́ Ọlọ́run dádì ẹgbà ìrànlọ́wọ́ Ọlọ́run ìwọ ló ṣe bí ò ṣe ṣe mọ́ ìgbà tó bá rẹ ènìyàn ìrànlọ́wọ́ mọ́ dé ìrànlọ́wọ́ Ọlọ́run ni wọ́n sọ kó tó dalẹ̀ ìrànlọ́wọ́ tí ó tàjà rẹ ni ọmọ bí ó ṣe ṣẹlẹ̀ kó tó dọ̀la ìrànlọ́wọ́ tí ó dìde fún ọ tí ó kọjá òye rẹ bí ọmọ níbi tí ó bá wá ni ó dìde fún ọ in Jesus name ìrànlọ́wọ́ mọ́ jókòó ni but téèyàn bá ilé gbé dìde ọ̀tàn wọn ni gbé ìrànlọ́wọ́ dìde fún mi ọlọ́run gbé ìrànlọ́wọ́ dìde fún mi náà in Jesus name ẹ jẹ́ wá mẹ́nu kúrò níbẹ̀ yẹn ọ̀nà mẹ́ta àwọn ìpele èèyàn mẹ́ta tí wọ́n nílò ìrànlọ́wọ́ alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n ti ṣàìpá àwọn tó pin people that have tried all their effort and all the effort proves abortive those are the first category agbàdúrà yẹn a tó tó gbà ńgbọ bá di wednesday the second category òun làwọn tó jẹ pé the problem the battle the forces that are against your life are higher and stronger than you àwọn tó jẹ pé ipa tí ń dojú kọ ayé wọn le ó sì lágbára jù wọn lọ and the third òun làwọn tó jẹ wípé the people that promise you people that are promising you they are failing you àwọn tí wọn ṣèlérí fún ọ báwọn ṣe nǹkan báyìí wọn ń ja okun ẹyin wo lè ń fẹ ìrànlọwọ